ni tọlọ wo ni fúnlọwọ kò sẹni tọlọ wo ni fúnlọwọ lójú wa ló bá sí ọlọrun ọsùn ọlọrun ọsùn àgbẹ.